0: Independence Day Special Interview with Senator Yabo Obasanjo on Bayo Shegba on Eagle 7 Sports Radio. Again, she broke the news of a return to political activism on Eagle 7 Sports Radio several months ago. As the January of 2027 elections approach, Senator Yabo Obasanjo has rattled the political landscape and equilibrium of Ogun State politics with her presence on Bayo Shegba. On this special Independence Day conversation, she returns to reveal her story, her journey, her challenges, her vision, her rescue mission, and more to the Ogun State citizen. Any and all of these questions can be asked. All answers shall be provided by the distinguished professor in this no-holds-barred bilingual conversation with Abiodun Muibi and Maxwell Lawrence, Thursday evening from 4 p.m. on Eagle 7 Sports Radio 103.7 FM, Abeokuta, Ogun State. Don't miss it for anything. Àkànṣe ètò fún àyájọ́ ọjọ́ òmìnira ilẹ̀ Nàìjíríà. Báyé ṣègbà. Ẹ̀yin olùgbọ́ wa, ẹ darapọ̀ mọ́ wa lórí àkànṣe ètò pàtàkì Báyé ṣègbà. Lónìí ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026, Sẹ́nítọ̀ Yabo Obasanjo tún padà bọ̀ lórí Eagle 7 Sports Radio 103.7 FM Abeokuta lónìí. Ní oṣù díẹ̀ sẹ́yìn, Eagle 7 Sports Radio ní Sẹ́nítọ̀ Yabo Obasanjo ti kéde fún aráàlú pé òun ti pinnu o láti tún padà sójú agbami òṣèlú. Bí ìdìbò ọdún 2027 ṣe wá ń súnmọ́lé, ìpadàbọ̀ Sẹ́nítọ̀ Yabo Obasanjo ti tún mú kí àwọn ará ìpínlẹ̀ Ògùn máa jíròrò nípa ọjọ́ iwájú òṣèlú ìpínlẹ̀ yìí. Lórí ètò Báyé ṣègbà, àkànṣe ètò fún àyájọ́ ọjọ́ òmìnira ilẹ̀ wa Nàìjíríà, Sẹ́nítọ̀ Yabo Obasanjo yóò tún padà wá bá wa sọ̀rọ̀. Yóò máa sọ nípa ìrìnàjò rẹ̀ nínú òṣèlú, àwọn ìpèníjà tó ti kojú, àkólékan rẹ̀ fún ìpínlẹ̀ Ògùn àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mìíràn tó jẹ mọ́ ìpadàbọ̀ rẹ̀ sínú òṣèlú. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ètò lẹ́hùn náà, àǹfààní láti máa bèèrè ìbéèrè èyí tó bá wù yín. Èdè Yorùbá àti Gẹ̀ẹ́sì làwọn atọ́kùn yóò máa fi tọ́kù ètò. Dr. Abiodun Muibi àti Maxwell Lawrence ni atọ́kùn ètò. Ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026, lẹ́tọ̀ yóò máa wáyé bẹ̀rẹ̀ láago mẹ́rin ìrọ̀lẹ́ lórí ìkànnì Eagle 7 Sports Radio 103.7 FM Abeokuta, ìpínlẹ̀ Ògùn. Ẹ má miss ẹ, ọmọ Ògùn, iṣẹ́ yá.
1: Chilling on the sideline,
2: catching all the good vibe of
1: Eagle 7 Sport Radio 103.7 FM.
2: Don't touch that down.
3: Your one-stop sports entertainment radio station for all your information, news, and entertainment. Keep it locked in on
4: Eagle 7 Sports Radio 103.7.
5: We got you covered.